0: And also, Duni, Nino Lee Shay, while you, Jacobo, Hero, you know, left on the way. I'm all the way, you know, me to come in. See, be Oge Gere, Chiung, wa Lori, Ilerira, ni asiko ti a wa yi olugbe kan ni ilu Europe Mark Omo so wipe bi awon onile ati awon to nta le se ngbe owo le ile won o jeun to koyan lominu o wa so wipe o ye ki won tejeje tori wipe ilu fararo lori eto oro aje ati wipe opolopo awon osise ijoba ko teru to nra le mo lasiko ta wa yi aya fi awon ti olorun de lorun o wa so fun awon ti oro kan wipe se lo ye ki won gbe igbese papa julo awon ba laye lati ba awon onile atawon atale soro lori owo gigiri tan ma ngbele ori ile won ko sa ero ijoba wipe ki ijoba wa woro ko fi sada ki won le se ofin eyin ti yo gbegbede kele odi won ile ti awon eyin ba fe ta fun araalu. Àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo ti rọwọ́ tó ọ̀daràn adigunjalè kan tí wọ́n sì rí àwọn nǹkan ìjà olóró gbà ní ọwọ́ rẹ̀. Agbẹnusọ fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo ẹnu òkú ẹ̀dẹ̀ ló ṣàlàyé ọ̀rọ̀ yìí wípé nígbà tí wọ́n ta àwọn lólobó ni àwọn gbé ìgbésẹ̀ ti ọwọ́ àwọn sì ba ọ̀daràn náà ní ìlú Aochi. Ẹ̀wẹ̀, àwọn agbófinró ti rọ́wọ́ tó ẹlẹ́wọ̀n kan tẹ́lẹ̀ rí tí ò ju ọmọ ọdún 35 lọ Owen Osas nígbàtí wọ́n rí nǹkan ìjà olóró gbà lọ́wọ́ rẹ̀ nígbàtí wọ́n wá ń bèèrè lọ́wọ́ rẹ̀. Òun ni ó jẹ́wọ́ wípé òdodo ni wípé òun wúwa ìbàjẹ́ náà àti wípé òun jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹyẹ. Ẹ lè fi ajẹ́ ẹnikẹ́ni tàbí ilé-iṣẹ́ tó ń gbéròyìn jáde kankan látàrí wípé àwọn tó ń kàròyìn sọ èrò ọkàn wọn lórí nkankan tó ń lọ. Ọ̀rọ̀ ìfiléde ìwáyé láti ẹnu ẹni ọ̀wọ̀ adájọ́ Daniel Osiago ní ọjọ́ ajé tó kọjá ní ìgbà tí ó ń gbé ìdájọ́ náà kalẹ̀ kó tó di wípé wọn yóò tún máa gbọ́ ẹjọ́ lọ. Ẹjọ́ yìí ni àwọn àjọ Seraph àti àjọ NG pè lórí ìgbésẹ̀ tí àjọ NBC fẹ́ gbé láti fìyà jẹ ilé-iṣẹ́ ìròyìn àti ẹni tí ó gbé ìròyìn jáde. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní tó dìgbà kan.
1: All right, ladies and gentlemen, my name is Samson Alamanoso, known as the Enjoyment Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banakola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
2: Welcome to Sports Daily from Esan Banakola Radio. I am Big Billy. First from the local sport, a 14-year-old junior golfer and student of Technical College, Idiaba Abeokuta, Malik Adams, has emerged champions of the

0: Waki nye etani itai, waki amuwa, waki nye agbegbe. Eni yoto waniku no semana, uto edada gwi ezo, ukotu vi Lagos, akitage, nato wegbe, eni ewo na mige nya ivevo onda gbari, niye no yo rete, no rarete, hi agbe no so ebo eshanye, gene ya ne van, mwe ukotu ne gwi iba ezo. Logo no sero na choi, National Broadcasting Commission. Yada totana jaroge, evi no sero, evi no na megenya, yage riwo na megenya, oegbe akinegbe, ekida bufen, wuduro fen muege, de wore, itai dagbare, gebiye no rete, gebe, nidi, gebe, shanye, pekyo ni, ewe soki da mien, ekida robono yunye nyaye, ane kwenye akbe, ugbe mi uke. Tajiman lemi, evi no jaro, evi no na megenya, oyi, evi no gbae, Yokesan, inauma sarmawi, esan banakolas radio jaye nanya, meno, uyo wa, shono sewa, uyo wa, orisi oseli, wabubare kawanho, waizi no lewa fukezo, bojo yewa kawanho, wabibaribo, mwandia jivale, wabu.
1: Aha, abia kwa mozo, nufu radio station nae, nkana bo esan banakolas, ndibaye kanamuno, udodrenu, nubo chinkinta, namagu, utoana ade, Madu biri n'obodo ekwesi na agbi anya n'eme na mburumburu n'obodo ode ya weme aiji we na enye no akuko ndi n'kwesi na anu ya basara obodo ka anu aye no n'imi ya asen kunye n'eme ebe onye na aga ya do santina ne koma lopa na agi anazu koma no nye n'eme na mburumburu ebe obi eke na mu n'ozo ndi bai ya gazie n'u nko ofuma enwe otutu okwu ndị nka enwe ya bụ ndị nka isi ka n'ụwa malụ otu nye nwe dị n'obodo ya gazie n'ụlọ ndị igbo oge anụ a aga m eji ohere anụ a agwanụ nye na-eme n'obodo nka anyị nọ n'ime n'aka bụ obodo anụ a nke a na-akpọ Edo steeti nke isi bụ ndị bi na ala nke a na-akpọ Urumi na akwa akwa arịrị maka nri elu ọnụ ahịa ala nke ibuo bụ ndị uwe ojii wuchiri onye a na-enye enyo na Edo steeti ma napụtakwanụ ya ngwa agha nke a na-akpọ egbe nke tọ bụ ụlọikpe agwago ndị a na-akpọ ndị NBC na aga ekpughi ndị ụlọikpe agwago ndị a na-akpọ ndị NBC na ntaramahụhụ amandere ndị na-agbasa ozi maka ikwupụta echiche fa ekere mụ n'ọzọ ndị be anyị nna-echeta na onye na-ekwu okwu anụ a afa mbụ anyamele good news ojukwu nke benu daalụnụ ndị igbo ahịa bazi na the news ọfụma ọfụma nke isi bụ ndị obibi n'obodo anụ a nke anyị nọ n'ime nke a na-akpọ Urumi na-akwa akwa arịrị ma sị mba otu ala si arịgo elu abụla otu o kwesịrị na-adị ala ị na-elebu obere ego ya bụ nke mbụ oge anụ a ọlaligo ọ bụrụ otu onye kwesịrị na-adị fabiko wotu aka anị ọ bụrụ maka inwere anị ị na-achọ ka ije ala wee baa ọ bụrụ otu esi eseminye ya bụ ihe fa na-akọwa sị mba biko ndị na-ele ala otu a na-aka anị na ala na-agalụzi ọnụ oge ugbu anụ a nke ibuo bụ ndị uwe ojii nwudere onye a na-enye enyo ya bụ onye ori wee napụtakwanụ ya ngwa agha nke a na-akpọ egbe fanwude onye a na-akpọ onye ori na obodo nke a na-akpọ Edo steeti ya bụ ndị uwe ojii na-akọwa fanwude onye ori n'afọ nke bụ 45 years old a na-akpọ Owen Osas na ọ bụgo onye si na nga wee pụta bụ nke mbụ na enwudeghi kịta anụ a ebe o ji ebe ọ na-aga ịzụ ndị mmadụ ori onye na-ekwu okwu anụ a bụ onyeisi ndị steshọn ebe akpụga onye ori anụ aga n'aka bụ Eno Ikudem okwulu okwu si na onye anụ a ewudego onye ori a wopụtakwanụ onye ndị nke ozulu n'aka ndị mmadụ. Obele oge anyị ebido weghachie nye ndị owe n'aka mmadụ. Ọ bụkwa na enwe onye o mere arụ, emechaa anyị edozikwa onye ahụ ọfụma. Ndị ụlọikpe agbago ndị a na-akpọ ndị Mbaisi na ama ntaramahụhụ amandịrị ndị na-ekwupụta okwu maka nnyefe n'ahụ. Nke anọ bụ okwu ndị a na-akpọ ndị isi bụ ndị ụlọikpe na obodo nke a na-akpọ Naịjirịa fa na-agwa ndị isi na-ekwupụta okwu si na ntaramahụhụ amandịrị ndị ibefa bụ ndị obele nta ndị na-ekwupụtakwa n'okwu na nnyefe afụrụ n'ime echiche nke fa n'anya na-eme n'obodo nke a bụ obodo Naịjirịa. Daalụnụ ndị Igbo, ya gazienụ nke ọfụma. Ekele amụnụ nke ụbọchị taa. Otu anụ a bụ otu o si wee ha m n'ọnụ nke ụbọchị a. Udo dịrịnụ. A sị obodo ọbụla a gara a na-afụla onye Igbo, obodo ahụ enwere ahịa. Ndị Igbo, anyị bụ agaba. Udo dịrịnụ n'ụtụtụ, dịrịnụ n'ehihie, dịrịnụ n'abalị. Nne Chezona, na nya bụ ofu redio steshọn anyị nke a na-akpọ Esamba Inaculas. Afa mbụ anya mere egwu n'uzu, ya gaziere nụ nke ọfụma ndị Igbo.
2: Bụdede oyi ezekwubi ojú ọjọ siri n'igbogbo bikibiri ti ẹti ń gbọ wa. Èyí ni ilé iṣẹ́ Esamba Inaculas Radio èyí tó kalẹ̀ sí ìlú Yúrómì. Ìròyìn ló ń dé sétí ìgbọ́yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Àwọn olùgbé ìlú Yúrómì ti ké gbàjarè ọ̀wọ́ngógó ilẹ̀ ní ìlú náà. Àwọn ọlọ́pàá ti rọ́wọ́ tó ọ̀daràn kan ní ìpínlẹ̀ Edo tí wọ́n sì rí àwọn ohun kan ìjà olóró gbà lọ́wọ́ rẹ̀. Ẹ ò lè fìyà jẹ ẹnikẹ́ni nítorí pé ó sọ èròǹgbà ọkàn rẹ̀. Ta ló sọ bẹ́ẹ̀? Ilé ẹjọ́ òun ló dá àwọn àjọ NBC lọ́wọ́ kọ́ látàrí wípé wọ́n gbégbèsè láti ṣe ìfìyàjẹ àwọn kan lórí ọ̀rọ̀ tí wọ́n sọ lórí nínú ilé iṣẹ́ ìròyìn wọn. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn olùgbé ìlú Yúrómì ti kọminú sí bí owó gegere ṣe ń wà lórí ilẹ̀ rírà ní àsìkò tí a wà yìí. Olùgbé kan ní ìlú Yúrómì, Mark Omo, sọ wípé bí àwọn onílẹ̀ àti àwọn tó ń talẹ̀ ṣe ń gbé owó lé ilẹ̀ wọn, ó jẹ́ ohun tó kọ̀yàn lóminú. Ó wá sọ wípé ó yẹ kí wọ́n tẹ̀jẹ́jẹ́ torí wípé ìlú ò fararọ lórí ètò ọrọ̀ ajé àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba kò tó ẹrú tó ń ralẹ̀ mọ́ lásìkò tá a wà yìí. Àyàfi àwọn tí Ọlọ́run dẹ̀ lọ́rùn.

Labi Shaju e je ka gbo an koko nu royin awon olugbe ilu oruro mi ti ke gbajare awon gogo ile ni ilu na awon olopa ti rowo to odaran kan ni ipinle edo ti won si ri awon onkan eja oloro gba lowo re e o le fi aje enikeni nítorí pé ó sọ èròǹgbà ọkàn rẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ ilé ẹjọ́ òun ló dá àwọn àjọ NBC lọ́wọ́ kọ́ látàrí wípé wọ́n gbégbèsè láti ṣe ìfìyàjẹ àwọn kan lórí ọ̀rọ̀ tí wọ́n sọ lórí nínú ilé iṣẹ́ ìròyìn wọn wàyí o jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ àwọn olùgbé ìlú oríromi ti kọminú sí bí owó gegere ṣe ń wà lórí ilẹ̀ rírà ní àsìkò tí a wà yìí olùgbé kan ní ìlú oríromi Mark Omo sọ wípé bí àwọn onílẹ̀ àti àwọn tó ń talẹ̀ ṣe ń gbé owó lé ilẹ̀ wọn ó jẹ́ ohun tó kọ̀yìn lóminú ó wá sọ wípé ó yẹ kí wọ́n tẹ̀jẹ́jẹ́ torí wípé ìlú ò fararọ lórí ètò ọrọ̀ ajé àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba kò tẹ̀rú tó ń ralẹ̀ mọ́ lásìkò tá a wà yìí àyàfi àwọn tí ọlọ́run dẹ̀ lọ́rùn ó wá sọ fún àwọn tí ọ̀rọ̀ kan wípé ṣe ló yẹ kí wọ́n gbé ìgbésẹ̀ pàápàá jùlọ àwọn ọba alayé láti bá àwọn onílẹ̀ àtàwọn atalẹ̀ sọ̀rọ̀ lórí owó gegere tán máa ń gbé lé orí ilẹ̀ wọn kò ṣàìrọ̀ ìjọba wípé kí ìjọba wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá kí wọ́n lè ṣe òfin èyí tí yóò gbégbèdéke lé òdiwọ̀n ilẹ̀ tí àwọn ènìyàn bá fẹ́ tà fún aráàlú. Àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo ti rọ́wọ́ tó ọ̀daràn adigunjalè kan tí wọ́n sì rí àwọn nǹkan ìjà olóró gbà ní ọwọ́ rẹ̀ agbẹnusọ fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo ẹnu òkú Eden ló ṣàlàyé ọ̀rọ̀ yìí wípé nígbà tí wọ́n ta àwọn lólobó ni àwọn gbé ìgbésẹ̀ tí ọwọ́ àwọn sì ba ọ̀daràn náà ní ìlú Auchi ẹwẹ̀ àwọn agbófinró ti rọ́wọ́ tó ẹlẹ́wọ̀n kan tẹ́lẹ̀ rí tí ò ju ọmọ ọdún 35 lọ Owen Osas. Òdodo ni wípé òun wúwa ìbàjẹ́ náà.

sọ èrò ọkàn wọn lórí nǹkan kan tó ń lọ. Ọ̀rọ̀ ìfiléde wáyé láti ẹnu ẹni ọ̀wọ̀ adájọ́ Daniel Osiago ní ọjọ́ Ajé tó kọjá, ní ìgbà tí ó ń gbé ìdájọ́ náà kalẹ̀ kó tó di wípé wọn yóò tún máa gbọ́ ẹjọ́ lọ. Ẹjọ́ yìí ni àwọn àjọ Seraph àti àjọ NGE pè lórí ìgbésẹ̀ tí àjọ NBC fẹ́ gbé láti fìyà jẹ ilé-iṣẹ́ ìròyìn àti ẹni.

0: Wa afambo anyamele good news ojubu nke benu dalunu ndibu aya bazina the news ofuma nke isi bu nde obibi n'obodo anu nka ino n'ime nka na akpo uromi na akwa akwarere ma si mba otu ala si arigelu ablo otu okwese na de ala ene elebu obelego ya bu nke mbu oga anwa olaligo obulu otu ye kwese na de fabiko wotu aka ane obulo maka inwela ane ina acho ki ije ala weba obulu otu semiye ya bu inye fa na akowa si mba biko ndi n'ele ala wotu ana aka ane na ala na agaluzi onu ogu ugbu anwa nke ibo bu ndu oji nwudere onye a na-enye enyo onye bụ onye ori wee napụtakwanụ ya ngwa agha nke a na-akpọ ebe famude onye a na-akpọ onye ori na obodo nke a na-akpọ Edo steeti ya bụ ndị uwe ojii na-akọwa famude onye ori n'afọ nke bụ 45 years old a na-akpọ Owen Osas na ọ bụgo onye si na nga wee pụta bụ nke mbụ na enwudeghị kịta anụ a ebe o ji ebe ọ na-aga ịzụ ndị mmadụ ori onye na-ekwu okwu anụ a bụ onye isi ndị steshọn ebe akpụga onye ori anụ aga n'aka bụ Eno Ikudem o kwuru okwu si na onye anụ a ewudego onye ori a wepụtakwanụ onye ndị nke o zuru n'aka ndị mmadụ obere oge anyị ebido weghachie nye ndị owe n'aka mmadụ ọ bụkwa na enwe onye o mere arụ emechaa anyị edozikwa onye ahụ ọfụma ndị ụlọikpe agbago ndị a na-akpọ ndị mbisi na ama ntaramahụhụ amandịrị ndị na-ekwupụta okwu maka nnyefe n'ahụ nke anọ bụ okwu ndị a na-akpọ ndị isi bụ ndị ụlọikpe na obodo nke a na-akpọ Naịjirịa fa na-agwa ndị isi na-ekwupụta okwu si na ntaramahụhụ amandịrị ndị ibe fa bụ ndị obele nta ndị na-ekwupụtakwa n'okwu na nnyefe furu n'ime echiche nke fa n'anya na-eme n'obodo nke abụ obodo Naịjirịa daalụnụ ndị igbo ya gazienụ nke ọfụma ekele amụnụ nke ụbọchị taa otu anụ a bụ otu o si wee ha m n'ọnụ nke ụbọchị a udo dịrịnụ asị obodo ọbụla a gara a na-afụla onye igbo obodo ahụ enwere ahịa ndị igbo anyị bụ agaba udo dịrịnụ n'ụtụtụ dịrịnụ n'ehihie dịrịnụ n'abalị nne chezona na nya bụ ofu redio steshọn anyị nke a na-akpọ Esamba Inakulas afa mbụ anya mere egwu n'uzu ya gazierenụ nke ọfụma ndị igbo
1: ụdede woyi ezekwubi ojú ọjọ siri na igbogbo bikibiriti eti mgbọwa èyí ni ilé iṣẹ́ Esamba Inakulas Radio èyí tó kalẹ̀ sí ìlú Yúrómì ìròyìn ló ń dé sétí ìgbọ́yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó oníròyìn náà àwọn olùgbé ìlú Yúrómì ti ké gbàjarè ọ̀wọ́ngógó ilẹ̀ ní ìlú náà àwọn ọlọ́pàá ti rọ́wọ́ tó ọ̀daràn kan ní ìpínlẹ̀ Edo tí wọ́n sì rí àwọn ohun kan ìjà olóró gbà lọ́wọ́ rẹ̀ ẹ ò lè fìyà jẹ ẹnikẹ́ni nítorí pé ó sọ èròǹgbà ọkàn rẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ ilé ẹjọ́ òun ló dá àwọn àjọ NBC lọ́wọ́ kọ́ látàrí wípé wọ́n gbégbèsè láti ṣe ìfìyàjẹ àwọn kan lórí ọ̀rọ̀ tí wọ́n sọ lórí nínú ilé iṣẹ́ ìròyìn wọn wàyí o jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ àwọn olùgbé ìlú Yúrómì ti kọminú sí bí owó gegere ṣe ń wà lórí ilẹ̀ rírà ní àsìkò tí a wà yìí olùgbé kan ní ìlú Yúrómì Mark Omo sọ wípé

0: anu aga nakebu eno iku dem okulogu suno onye anu a ewudego onye ori a wopatakwa no onye ndi nko uzulu naka ndi mmadu obele oge aye bido weghachi nye ndowe naka mmadu obukwa na enwu onye umeru aru emecha aye dozikwa onye ehu ofuma nduli ikpe agbago nda na akpo ndembisi na ama ntaramahụhụ amandịrị ndị na-ekwupụta okwu maka nnyefe anahụ nke anọ bụ okwu ndị a na-akpọ ndị isi bụ ndị ụlọikpe na obodo nke a na-akpọ Naịjirịa fanagwa ndị isi na-ekwupụta okwu si na ntaramahụhụ amandịrị ndị bifa bụ ndị obele nta ndị na-ekwupụtakwa n'okwu na nnyefe afụrụ n'ime echiche nke fa n'anya na-eme n'obodo nke a bụ obodo Naịjirịa. Daalụ nụ ndị Igbo, ya gazienụ nke ọfụma, ekele m nke ụbọchị taa. Otu anụ a bụ otu o si wee ha m n'ọnụ nke ụbọchị a, udo dịrịnụ. A sị obodo ọbụla a gara a na-afụla onye Igbo, obodo ahụ enwere ahịa. Ndị Igbo, anyị bụ agaba. Udo dịrịnụ n'ụtụtụ, dịrịnụ n'ehihie, dịrịnụ n'abalị. Nne Chezona, na nya bụ ofu redio steshọn anyị nke a na-akpọ Sambay na Kolas. Afa mbụ anya mere egwu n'uzu ya gaziere nụ nke ọfụma ndị Igbo.
1: Ụdede oyi ezekwubi ojú ọjọ siri n'igbogbo bikibiri ti ẹ ti ń gbọ wa. Èyí ni ilé-iṣẹ́ Sambay na Kolas Radio ìtúkalẹ̀ sí ìlú Yúrómì. Ìròyìn ló ń dé sétí ìgbọ́yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó inú ìròyìn náà. Àwọn olùgbé ìlú Yúrómì ti ké gbàjarè ọ̀wọ́ngógó ilẹ̀ ní ìlú náà. Àwọn ọlọ́pàá ti rọ́wọ́ tó ọ̀daràn kan ní ìpínlẹ̀ Edo tí wọ́n sì rí àwọn ohun kan ìjà olóró gbà lọ́wọ́ rẹ̀. Ẹ ò lè fìyà jẹ ẹnikẹ́ni nítorí pé ó sọ èròǹgbà ọkàn rẹ̀. Ta ló sọ bẹ́ẹ̀? Ilé ẹjọ́ òun ló dá àwọn àjọ NBC lọ́wọ́ kọ́ látàrí wípé wọ́n gbégbèsè láti ṣe ìfìyàjẹ àwọn kan lórí ọ̀rọ̀ tí wọ́n sọ lórí nínú ilé-iṣẹ́ ìròyìn wọn. Wàyí o, jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn olùgbé ìlú Yúrómì ti kọminú sí bí owó gegere ṣe ń wà lórí ilẹ̀ rírà ní àsìkò tí a wà yìí. Olùgbé kan ní ìlú Yúrómì, Mark Omo, sọ wípé bí àwọn onílẹ̀ àti àwọn tó ń talẹ̀ ṣe ń gbé owó lé ilẹ̀ wọn, ó jẹ́ ohun tó kọ̀yàn lóminú. Ó wá sọ wípé ó yẹ kí wọ́n tẹ̀jẹ́jẹ́ torí wípé ìlú ò fararọ lórí ètò ọrọ̀ ajé àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba kò tẹ̀rú tó ń ralẹ̀ mọ́ lásìkò tá a wà yìí. Àyàfi àwọn tí Ọlọ́run dẹ̀ lọ́rùn. Ó wá sọ fún àwọn tí ọ̀rọ̀ kan wípé ṣe ló yẹ kí wọ́n gbé ìgbésẹ̀ pàápàá jùlọ àwọn ọba alayé láti bá àwọn onílẹ̀ àtàwọn atalẹ̀ sọ̀rọ̀ lórí owó gegere tán máa ń gbé lé orí ilẹ̀ wọn. Kò ṣàìrọ̀ ìjọba wípé kí ìjọba wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá kí wọ́n lè ṣe òfin èyí tí yóò gbé gbèdéke lé òdiwọ̀n ilẹ̀ tí àwọn ènìyàn bá fẹ́ tà fún aráàlú. Àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo ti rọ́wọ́ tó ọ̀daràn adigunjalè kan tí wọ́n sì rí àwọn nǹkan ìjà olóró gbà ní ọwọ́ rẹ̀. Agbẹnusọ fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo ẹnu

0: gazero lo nko fun mandi
1: o dede wo yi esikun bi oju ojo seri ni gbogbo bi kibi ti e tin gbo wa eyi ni ile ise isabanakula radio e to kale si ilu yuromi iroyin lo nde se ti igbo yin lati enu be ni gbolagade owolabi saaju eje ka gbo an koko nu royin awon olugbe ilu yuromi ti kegbajare awon gogo ile ni ilu na awon olopa ti rowo to odara kan ni ipinle edo ti won si ri awon onkan eja oloro gba lowo re e o le fi aje enikeni ni tori pe o so irungba okan re ta lo so be ile ejo on lo da awon ajo NBC lowo ko latari wipe won gbegbese lati se ifiyaje awon kan lori oro ti won so lori ninu ile ise iroyin won wa yo je ka gbo iroyin na lekun rere awon olugbe ilu Yuromi ti kominu si bi owo gegere se un wa lori ile rira ni asiko ti a wa yi olugbe kan ni ilu Yuromi Mark Omo so wipe bi awon onile ati awon to n tale se n gbe owo le ile won o jeun to koyan lominu o wa so wipe o ye ki won tejeje tori wipe ilu ofararo lori eto oro aje ati wipe opolopo awon osise ijoba ko teru to nra le mo lasiko ta wa yi ayafi awon ti olorun de lorun o wa so fun awon ti oro kan wipe se lo ye ki won gbe igbese papa julo awon ba laye lati ba awon onile atawon atale soro lori owo gigiri tan ma n gbele ori ile won ko sa ero ijoba wipe ki ijoba wa woro ko fi sada ki won le se ofin eyin ti yo gbegbedekele odiwon ile ti awon eniyan ba fe ta fun araalu awon olopa ni ipinle edo ti rowo to odaran adigunjale kan ti won si ri awon nkan ja oloro gba ni owo re agbenuso fun awon olopa ni ipinle edo ẹnu òkú ẹdẹ ló ṣàlàyé ọ̀rọ̀ yìí wípé nígbà tí wọ́n ta àwọn lólobó ni àwọn gbé ìgbésẹ̀ tí ọwọ́ àwọn sì ba ọ̀daràn náà ní ìlú Aochi ẹwẹ̀ àwọn agbófinró ti rọ́wọ́ tó ẹlẹ́wọ̀n kan tẹ́lẹ̀ rí tí ò ju ọmọ ọdún 35 lọ ọwọ́nà SARS nígbàtí wọ́n rí nǹkan ìjà olóró gbà lọ́wọ́ rẹ̀ nígbàtí wọ́n wá ń bèèrè lọ́wọ́ rẹ̀ òun ni ó jẹ́wọ́ wípé òdodo ni wípé òun wúwa ìbàjẹ́ náà àti wípé òun jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹyẹ ẹ lè fi ajẹ́ ẹnikẹ́ni tàbí ilé iṣẹ́ tó ń gbéròyìn jáde kankan látàrí wípé àwọn tó ń kàròyìn sọ èrò ọkàn wọn lórí nkankan tó ń lọ ọ̀rọ̀ ìfiléde ìwáyé láti ẹnu